ṣan ṣan ṣan ṣan ẹkún omi ṣan títí ó já sí àárín ọ̀nà odò lóhun lẹ̀gbọ́n ọ̀nà lóhun lẹ̀gbọ́n a ti rìn rìn rìn a kò rí ẹni sọ fún wa bóyá odò lẹ̀gbọ́n tàbí ọ̀nà ni.